bí mo tilẹ̀ ń rìn láàrin àfọ̀nì fojì òjijì kú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí ìwọ wà pẹ̀lú mi ọgọ́ rẹ àti ọ̀pá rẹ.